0: ilé wa kan lọ́nu mi kó àbọ̀.
1: Yẹ́lí.
0: Dẹ́dẹ́ bó.
1: Yẹ́lí.
0: Dẹ́dẹ́.
1: Nàmí fún àmì lórí
0: àmì. Nfún jíjọ ọmọ ògèlègbè nù.
1: Ilé ìbò rami.
0: Ntòfin mà. Jẹ̀hún ọlọ́bíọ́ àwọn tí mẹ̀ pẹ̀rẹ́ àmọ́ ntòfin.
1: Zanga gbẹ̀gẹ̀ rẹ̀ mi tán.
0: Àmì mi jàre mi wé yìí nǹkan mi tán náà mi.
1: Ẹnu yọrọ mi lọ, àfọ̀pẹ́ mi lè máa ṣe.
0: Ìran yọrọ mi lọ, Marcelin. Àfọ̀pẹ́.
1: Ndé, àfọ̀pẹ́ ndé.
0: Àfọ̀pẹ́ ndé, fi tẹ̀mí tè.
1: Ntòkùn ìfọ̀n sí rẹ̀.
0: Ẹ ti lọ màá yọrọ wíwá lọ́pọ́.
1: Màá yọrọ wíwá lọ́pọ́ mẹ́ nọ sí. Nọ sí.
0: Ṣé nsọ́ di gèrègbè ndòpọ̀? Àmọ́ ń ga yín wọn náà fi hó mọ̀. Frẹ́ Marcelin. Mìdí ké kan ló pọ̀ mí tán gbélé bàbúlò mọ́. Ẹyán òun pọ́n mẹ́ hóde mi dọ́lẹ̀. Mi dó hóde bò náà dọ̀ dégò.
1: Ìyá ṣe o kúlẹ̀ pé òun ṣe. Òun ló pọ̀ lọ iná. Yẹ́wẹ̀ náà ẹwẹ̀ náà bà yí bọ̀. Ìlúmiọ́nù àbí Súnfì. Tòun ìlú tèmi náà fà. Wíwẹ́ yín rẹ̀.
0: Èyàn.
1: Ìlú ìgbélé ẹnu ìgbà yẹn mà.
0: Èyàn.
1: Ìgbélé afọ́n gbàdá mi náà yànjẹ́ bàbá.
0: Ẹ nánà tata ngbèmọ́ bó yán náà ẹ̀ dèwẹ̀ ńdọ́ títọ́ mẹ́rin ẹ̀ nánà àyíwẹ̀.
1: Títọ́ mẹ́rin náà nílẹ̀ tó mọ̀.
0: Frẹ́ Marcelin.
1: Yíyá ti.
0: Kàmbí ọ̀rọ̀ lẹ̀ òde àwẹ̀ atán ẹni atán ẹ̀dẹ́ tẹ̀mí já yí.
1: Ìyá
0: tán ọ̀rọ̀ n tò a súpọ̀ sípò sí gbẹ̀zán mẹ́ tò wọ́n á yín sí gbẹ̀zán súpọ̀ sípò tán mẹ́ bẹ́ẹ̀ jẹ̀rọ ẹ̀ ní wọ́n àwù tránkọ̀. ǹdọ́rọ́ mọ́ tò a súpọ̀ sípò sí gbẹ̀zán mẹ́ a súpọ̀ sípò yínyín mẹ́ bẹ́ẹ̀ jẹ̀rọ mọ́ a sú ní wọ́n àwù bó tránkọ̀ kàbí a sì ní wọ́n àwù bó tránkọ̀ mẹ́ irọ́ wẹ̀ dá yìí mẹ́ pé yẹ pé ẹ̀họ́ dọ́ dá yìí fite ayide atran asan mẹ pe jẹrọ ẹ ni wọn awu tran kọya.
1: Awu wọn tan ẹnu hẹ kóde máa hẹ wa ẹnu
0: hẹ. Ẹtẹ jẹrọ ẹ ni wọn awu wẹ.
1: Awu wọn ẹmọ hẹ níjọ ń wá ọ̀dọ̀ mi. Mẹ nugbọ mi máa ṣe wẹ fún mi awu wọn àhóró àti ìdúfà mi.
0: Kàbí. Ìmì jẹ́ fide bọ́ mu awu wọn tó fide mi yún ẹ̀dọ̀ gbélé dòdòdò pọ́.
1: Pọ́. Ó máa ń pẹ̀lú.
0: Ẹyàn. Frẹ́ Marcelin.
1: Yíyàkì.
0: Ndọ̀ ndọ̀ nuyún ẹ̀mí tán. Okúlú náà nábàlá nuyún ẹ̀sìn àgbàjára ndòkúrò pọ̀ mí tán lẹ́hùn kan. Mìdí ké kan tó pọ̀ mí tán gbélé bàbúlò. Mìdọ̀ ndọ̀ mẹ́ẹ̀ẹ́ tó godo mẹ́lẹ́ẹ̀mí wá yíbo wá.